ẹni pàwà lọ́la bẹ́ẹ̀ bá pàwà lọ́la ẹni pàwà látúnla bẹ́ẹ̀ bá rẹ̀ tún wá pàwà tán ẹni jí wa àfọlọ́hun ọba ẹni wà ní padà. Bẹ́ẹ̀ owó yẹ fẹ́ bí ẹwé ẹgbà tọ́lọ́run làṣẹ àwọ̀ tá a gbé sára yìí kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ wa olú ọba ló fún wa a sì máa fún wa ṣe ẹ̀yìn aláwọ̀ funfun ẹyẹ wà yí padà. Láì sí ìfẹ́ àwa méjèèjì ò lè gbé ṣùgbọ́n tí ìfẹ́ bá wà láàrin wa a ó gbé pọ̀ ní rẹ́pọ̀ ẹ̀yìn aláwọ̀ funfun ẹ pàwàdà ẹ ronú pọ̀.